níṣẹ́ ọ̀pọ̀nà mi ló tó kùnù títán àzọ́wà tọ́lẹ̀sán ògùn òfin pa òkúrò náà nkọjọ alukuchu stephen opeyemi group lọgbọnjọ mi fífẹ juwe tán dari ndókpara juwe n'akwedoche ntí ló tún kla iná tó yẹn mi dán pé gbọ̀n tó tó pélẹ̀ pọ̀ léyìn tán kákà yẹ̀rọ yẹ̀rọ bẹ́ operation náà mi tó mẹ̀sìsẹ́ lọ́gọ́dọ̀ yìí náà mi ònúndé iná tó yẹ̀rọ má tó ńlọ dídọ̀ kákà bọ̀ fífẹ́ náà yìí ṣùgbọ́n ǹdé tán wà gà bo wa hun kan chenu lo fi tuta okwe aton die wa yi do me juwe ton wa ko da do tito ime nwa ba yi o testi ndo na pastor do po to chenche mi ton e ndo to bo sen pastor mi ton ndo ne mo bo e be test na mi ṣùgbọ́n àtò tètò ètò ìdè ìjìwé òmèjọ́ ẹ̀tàn kò dẹ̀ vivẹ́ lọ ètò àdúsíndọ̀ tí mi lọ ẹ jẹ̀gbónú ẹ vọ́ pátá pa òkúrò náà ẹ̀mí mi tó pọ́nà ní ìjìwé kó wa náà mẹ́mẹ́ sínú mi tán àzọ́njá lọ náà dùn máa vọ́ tó pẹ́ sáńtò mẹ́tò jésù sí yìí kọ́ mi ẹ máa tọ̀gà irọ́ yìí kọ́ lọ mi ní ṣe san dọ́tọ̀ sínú mẹ́dín dọ́tọ̀ mako ọláwálé díẹ̀ mọ́ dọ́tọ̀ eyín oyin ló pọ̀ tó nu kọ́ńtọ́ tó àgùn ètòmẹ̀ ètì ló nu èmi rọ́dọ̀ non surgery ètì ló osteoarthritic tó olè lẹ́nu nà ńlá màsí ni na osi arthritic ṣùgbọ́n ọmọlá ẹ̀pọ́ òde náà mẹ̀jọ́ ẹ̀tọ́ kọ̀dà gòdò nùwẹ̀lẹ̀ pọ̀ búbo yìí àhúnkẹ́ fífẹ́ àlọ́ nùwẹ̀lẹ̀ pọ̀pọ̀lẹ̀ pọ̀ jùwá ìhò pọ̀ ẹ̀tọ́ iná jésù pọ̀ ẹ̀sọ̀ gánzùn wọn lọ́lọ́ gánjì tìǹbì kúnnù dẹ̀tọ́ dẹ́vò pa òkúrò náà chinwe amawa yin ko che ntin lo vive susu somo na okwe susu le wa ide okwe ne ndi egbon we nto agbasa vive sin oyadu azan tinta ene eyin azan gagbe de wa nto di na jiwe lo ni drama ponbo hanson che gbo de o mejo e to wa ko de gbe be da azan ile po yiro yin ko e to mo ẹlọ mi tán jẹgbónú mọ̀rọ̀mọ̀ nílé tẹ̀tẹ̀ sọ́gòyè dín ń tó gánjì dín sọ́gá sí sọ́nà dín ń tó pọ́nà jọ ẹ̀ náà kanamẹ́lì lóòjì náà fífẹ́lọ́ ẹ̀dọ́wọ́n tó jẹ́ sọ̀mọ́ fífẹ́lọ́ ẹ̀yí kakadọ́ ìmọ̀ àmàlà sọ́mọ́ ìgbèrèbà tó jẹ́ sọ ń kọ́mẹ̀ pa òkúrò náà kúnú ní tẹ́ ìbọ̀dégò dókítà wa tó tuntun mẹ́dín bí a mọ̀ opó ẹnà ẹ̀mọ́ opó lọ́ní ẹ̀dọ̀ sí ṣe dáa gánẹ́ opó lọ́ní ẹ̀ bí ti ń sin sẹ́nẹ̀mí ní pọ́n bí a mọ̀ ẹ̀dọ̀ sọ̀rọ̀ sí ẹ̀dọ̀ sọ̀rọ̀ sí ẹ̀dọ̀ sọ̀rọ̀ sí ẹ̀dọ̀ sọ̀rọ̀ sí máa tí opó nẹ̀ hìhẹ́ ẹ̀dọ̀ sí opó ẹ̀tọ́ yàgà mọ́ pa òkúrò náà
kun de to de vodun ro pa o klona sister sose.